0: ẹnìkan ní wòlíẹ̀ yín ò tí ẹ mọ̀jọ pẹ́ lọ ẹ sì mọ ní wọn ó kí wọn mọ kí gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti mọ gbóhùn mi ẹ fọkàn yín balẹ̀ pẹpẹ yọ pọnmọ in tó ní a ṣe láàárọ ìgan ọkàn ní fi ọìlì kàn yín ni for the first time òní ni sunday àkọkọ a sì sọ tẹlẹ tí ọmọ bá ò lọ nínú oṣù yìí ó ní bí ẹyin bá fẹ tí ẹ sì gbọràn ó lẹwú jèrè ilẹ náà kí ni gbọràn tààrọ yìí nísìn ẹ múra ní agbára ọlọrun èmi ò ṣiṣẹ méjì lónìí in tó sọ fún mi mo ti gbé àná tí wọn mo ti ń gbàdúrà sí tí mo ti gbé síta láti ọjọ mẹta sẹyìn tí ẹ bá ti dé màá kàn mọ fi ọìlì yẹn kàn yín ni bẹẹ ni ó ṣe rí àwọn sona church náà màá kàn mọ fi kàn yín ni màá mọ fi kàn yín ni ọtàn gbogbo lé níbi tẹ bá ti ń láǹfààní àti gbọ mi ẹnìkan níbo church yín wà láti ìwòròdì ẹwọ mọtò gbagi ẹlẹfẹ sọkalẹ ní wema ẹ bèrè church ọlọrun òjijì níbi garage yẹn one of the greatest luxury on this planet earth is to have connection to the shepherd of your soul. Ìkan nínú àwọn nǹkan tó lè jẹ́ mùkún tó tọ́ gbádùn jù láyé o ní pé kó o ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí wọ́n ń pè ní olùṣọ́àgùtàn rere ọkàn rẹ̀. Mo wá kà jáde nínú ìwé John pé Jésù ní èmi ni olùṣọ́àgùtàn rere and kò sí bó ṣe tẹ̀lé olùṣọ́àgùtàn rere tí ayé rẹ̀ ò ní wá sókè. Ntẹ́mi ń gbádùn nìyẹn mùkún tó ti mọ̀ ń jẹ nínú Kristi nìyẹn. And láàárọ̀ yìí mo bá gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run yọ̀ torí pé I have to introduce ẹ sí mo sì ní to follow the good shepherd is to embrace the goodness of that shepherd. Láti tẹ̀lé olùṣọ́àgùtàn rere yẹn o ní láti mọ gbádùn mùkúntùn àti ojú rere àti àwọn àǹfààní àti àwọn gúdígudì tí ń bẹ nínú olùṣọ́àgùtàn yẹn. Jésù lolùṣọ́àgùtàn yẹn tí mò ń sọ nípa ẹ o ní David fi sọ ní Psalm 23 pé Olúwa ni olùṣọ́àgùtàn mi. And to follow the good shepherd is to escape the evil of life. Ọjọ́ tí èèyàn bá ti lè tẹ̀lé Jésù olùgbàlà wọn á yọ pò nínú ibi ayé. And mo wá bi àwọn èèyàn lánàá mo dọ̀bálẹ̀ fún wọn pé ẹ gba Jésù yìí gẹ́gẹ́ bí Olúwa tolùgbàlà kó o lè ba àgbádùn mùkótó tá à ń jẹ nínú Kristi. And pé èèyàn gba Jésù kò túmọ̀ sí pé o lè bá ìjì pàdé tàbí ìyà bọ̀ kì í ṣe pípẹ́ títí kò ní pẹ́ títí. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí jí ti jà mí rí. Èmi tí mò ń dún yìí mo ti jẹ̀yà rí. But nínú ìwé 1 Peter 5:10 ó ní nígbà tí ẹ bá jìyà díẹ̀ ni kò lẹ́mọ̀ jìyà yẹn lọ títí láì. Ó ní lẹ́yìn ìgbà náà Olúwa yóò fi ìdí yín kalẹ̀. And kí wá ní nǹkan tí ọmọ retí tó bá tẹ̀lé olùṣọ́àgùtàn yẹn mẹ́jọ ló ní kí n sọ fún yín. Alákọ̀ọ́kọ́ ni divine provision ìpèsè látọ̀run. So máa anoint wa láàárọ̀ yìí. Láti ìwòròdì ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Divine provision Olúwa ni olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣaláìní. Tó o bá ti lè fọlọ́run sí olùṣọ́àgùtàn ò lè ṣaláìní sá. So gbogbo àwọn ìwàásù wọ̀nran táwọn èèyàn ń sọ pé tó o bá tẹ̀lé Jésù ọmọ jìyà ni ìyà ni gbogbo ẹ ni. Ìyà yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìyà tí ó pẹ́. Bó o bá ṣe pé ìyà náà lọ ń jẹ títí láì kí wá ní láríjà bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi wọ́n ní yóò di ẹ̀dá titun ohun tàtijọ́ yóò sì kọjá lọ. Iṣẹ́ àkọ́kọ́ tí Jésù ìpèsè àkọ́kọ́ tí ó ṣe fún ọ ni pé yóò change mind yẹ. Ó ní let this mind be in you. Irú mind tó ń bẹ nínú Kristi ẹ jẹ́ kí òye yìí ẹ jẹ́ kí ìmọ̀ yìí kọ́ wà nínú yín irú ètò ti wà nínú Kristi. Òní ní ìsìn àwẹ̀ di number 2 lónìí a ṣẹ̀ṣẹ̀ síde àwẹ̀ ni. Láàárọ̀ òní bá a ṣe ń bọ̀ nínú church ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ ni kẹ́ ẹ mú lọ́wọ́ pẹ̀lú ẹyin méjì méjì. Olúwa ní kí n anoint ẹ fún oúnjẹ ni ohun ọlọ́run leléyìí. Ṣé rí oṣù tó wọnú ẹ yìí yóò di oṣù mọ́ni gbàgbé. Because on tẹ̀lé olùṣọ́àgùtàn rere you can't follow divine or good shepherd and you will still be hungry. Kàn rà bu omi tíntìní tó o lè dààmú tán nígbà tó bá di ago kan ẹ sẹ̀mú ní ìgbà mẹ́jọ ẹ sì ka Psalm 8 sí. Màá báwọn èèyàn ṣe nínú chọ́ọ̀chì lónìí ètò tí ẹ jà jù láàárọ̀ ìṣá wọ́n ní anoint àwọn ọmọ Ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni ó ṣe wà wọ́n á connect mọ́ mi ní gbogbo Sona Church láàárọ̀ yìí ẹ kú oríire kò sálábàápàdé program yìí ìpèsè rẹ ó ti wà ńlẹ̀ nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pèsè fún ọ ní iye titun nínú Kristi sand mine men sana incorporate sano men of the sand mine they live inside the sand body And Son's body can only come when you receive the transformation from the Most High God. Transformation through our Lord Jesus Christ. And you can't let Solé Bunye. Since any one year to pay one benin or a to pay. Ni passe Jesu, any team on Suare in your daughter. Be any canny bam benino Christi. Oh dear, that it too. Ismail and in doing, or Maleke Usawi anime. Put your round by Baleke Usawi at Jenwa Bamins also. Tinu one do. Oh my God. That is Jesus. When Jesus comes, he transforms life. Aye mi wa nda si ninu e. Emi na introduce e si loni. Mo be ko da mo. Eyin wo le so re majemu. Eyin wo le be san obe so re majemu re loni. E je nfun yin ni account number church atẹyin te be san ida mewa. Bo ni se je ojo keji. Akobu okele ni ki ra awon obe. Bibeli si so pe ko awon ayan fe mi jo. Psalm 50 verse 5. Oni je won fi ebo ba mi da majemu. Ko si bo se se gbogbo nkan yi ti Olorun ni siwe iranti. Ma pe mama kan wole laipe mo ti gbe oro won tele sugbon nkan kan tun sele to je ki oro mama yo tun je yo nigba tin ba fi pari now gbogbo eyin te fe sun ore majemu yin mu ra laaro yi ore majemu bere lati 2000 elomi san 5 elomi san 10 elomi san 20 50 bi olorun ba se da si o si ni o se ko beyan se ma san ore majemu ko si bo se ba da majemu ti o riyan lofo. Because gbogbo ileri to nbe ninu bibeli ipa ti olorun be loto ipa ti won oko o wa loto ipa ti elelei se 2000 5000 ti won o fi se ta fi se radio program ko le da o pasa 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yan ba wole lo elei 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo no gbe jade First Bank wa niyan mo gbo nkan kan leti mi laaro emi oluwa so fun mi laaro pe awon eniyan 366 o nfe fun won ni ebun akansi ebun emi akansi ebun emi mi o mo bi o se se mi o mo ti emi Olorun mi mo to fe danwo to bi so oro yen jade oni iko mi safi oil kan won ni ti e mama rapalade church enikan be ninu yin to nsa isan bi James chapter 5 verse 13 e je won pe okan ninu awon agba ijo ki won fi oil kan oni ton ki won si gbadua igbagbo fun iwe ti mo fe se so bi isan kan ba nbe lara re a mama fi oil kan o laaro yi to ba wa done the 7 ma fun gbogbo eyan ni anointing oil lo fe ati omi 77 e je won boya mo le se bayi kini nkan mejo ti olorun fe pese kini nkan mejo ti olorun so pe ke mo reti losu alakoko is provision from God divine provision e je se bayi engineer e je pe mama ina wole na boya le gbo nkan kan lenu won
1: oruko mi ni Mojisola Aizan
2: Mojisola
1: Azan
2: Azan nice
1: mo wa latoje
2: nibo
1: lati oje ni badan
2: oje bi
1: ko tan bi na mo tin sa
2: ni mo le tin sa
1: ibi ni mo tin wa josi
2: be le tin sa
1: be ni bi mo ti wa setin
2: yes and when why is you ibi won tin sa bu
1: mo ti mo ri ni pe ojo monday ojo ton na ja asoke ni oje
2: loje nbe yen loje olufi
1: ikekekere ni mo fi ma ko ose ose ni mo n seta ose olomi yen ikekekere ni ma n gbe sugbon njo yen mo a fi oju koko lo gba ke la lowo yan mo ba ko mo je run jade lo orun wa ti wo mi mo yi po die mo ba wa lo be ya ko pe ejo je njo lodo yin bi orun wo mi ni o ba ni njoko n ba so kale mo ba nto ibere bayi ni mo bere ti mo nto mi ti fi di lele ni je to ton tin joko ibere okunrin kan kan wa ni o ma me di di abe lo bi se bo je le mi o ti dun mi wo kan omi ti le soju mi o wa ja nko o wa ma me dehun lohun mi ni ejo mi nko na ni o n fe gberu mi kin dahun o ba ko tan mi ni o ye gberu mi o de gberu mi ba so da titi keji mo ba nlo be mo pade iya kan lo ba ni ma me janu mi tori Olorun ini mo je
2: jade mo se le
1: si ton de lo Olorun mi se jade no ni kin tin ba ni fun mo ba mu 200 ni en ba mu le lowo
2: aish
1: ibe ni bi je na wo yen si bayi ise ni omi to ti de oro loju mi lile to le mi nbe yen ni le soro teni yan to loju mi wara o le mi soju mi ni o mi yan ba jabo pe loju ni ah mama enke ni je ntori 200 abun mi la enke e gbo wo yin ah mi ni mi tori enke mi ni mo le mi be yen ni o ni je ba se le mi ni en gba ti o nsa ye mi won la fe lo aye awon omo ina se le mi ah o ni ah o ba gbo wo yen lo ba lo lo ba tun pada wa mama mo ri pe ko dumo yin nu be je fun mi 200 yi mo lo dumo mi ninu mi lo so fun wa pe nipa se ti toro la wa na yo fi ri gba yo ni ka ma sa ri
2: mo ni e ma so e ma fa mi to ba wa lo e ma fun won
1: nko ba ni mo ni ka ja nu ba wa ni ara anu gba ni mi ni mo fun yin tinu tinu ni mo yan de
2: ko ko e ma mu
1: ko ja o gbe mi sori TikTok te yan ba lo wa ri mi nbe
2: ah so
1: emi o ja mo ni
2: TikTok la
1: wa lo nu
2: content creator ni
1: emi o mo ibe ni o wa ni a mama mo mo test yin ni o ba tun pada mo test yin ni e de pass mo fi de yin ni o mi ni ma de mi ma mu lo
2: mo de mi ma mu
1: o ni ani e pass enu ju yin bo na ti o ba ri mi be o fa wa nu oju mi bayi ma me ma sunkun mo o mi ayo lo ba loju yin e ti sori re kira yin ko rire mo ni mo ku orire o tun ni njo mo tun jo ah I bode je ni mama ewo camera re lotu o re lo si won ti
2: won ti
1: yi ni o e gba won ni kin cover 1000 even yen lo se be ke lo je un le ma ti je mo mo kon fi gbale ni mo kon sare lo si bi pepe ni mo ba yin ra mole oluwa je o
2: se lo loko
1: mo oluwa je o ka wa fun mi 1000 ki lo bi se be kin je un o la mo mo yi to ni kin ko fun yin o mo ba yin ra mole ah be ni o cha di ojo keta ni mo ipo le wa
2: mi ba tun de
1: won ti se won to won to wa no ba npe number mi mi me do fun won number mi loja no ba npe number mi no npe mi a de wa n bi program n bi te ni ka fun jamo mo
2: eh
1: ka fun jamo photo mo ba ri 31 miss call
2: 31
1: pe mi mo ni ja ngo n ta n ba bo ta lo mo ri 31 miss call ngba jade ta lo pe mi iwa da niyan olohun alaanu ni ta wa mi wa
2: awon alaanu ni
1: won ni kin sale ma bo ba yo kada ni kin gbe o ise won kada ni okada ba ni 700 joje ni ti enu omo ko joko ni o je lu mi lo ni
2: o ru yin loje
1: o ru mi loje bo je ni mi bayi inu won ti dun won ni kin pada si bi ki yen kin je ma bo mo wa sese wa nbo mo gbe bag yi church dani won e wa pade mi ni won pe ah mama ati wa yin lataro mo ni a emi re mo la church ni program mo wa ibe ni oni o ya ya ya ya na ba fa mi lowo o gbe mi go kada won gbe mi lo si le la to wa ni road ibe na gbe mi lo
2: nibo
1: ni road ni le la kan to wa nbe ton tin je un bayi
2: eh
1: mo gbe mi wo be lo ni e no lo to tabili lo si waju mi
2: won te tabili o je le
1: be ni o
2: ni waju yin
1: waju mi
2: loju awon ota yin
1: be ni o
0: nice nice mo me ye bo lapo ni mo mama mo ti gbe eri tele mo tun tun gbe fun idi kan oluwa ni ninu osu kejo yi gbogbo eni to ba gboran so le foke ni igba mejo ninu ile oluwa lo won te tabili onje sile there is what we call divine provision ipese latorun ara nkan nisin loni nisin awon eyan wa ni gbogbo church in temi gan mu bo lati canada ni mo fi le olukulupu lowo enikan ni ki ani eh bo ti wuli obinbi obinbi o sa mu dele kabina shatali abadasha igba mejo ni ko fo eni ti o sanu re ipese latorun wa bayi loluwa wi oya gba oya gba oya gba oya gba oya gba oya gba oya gba e gba loruko jesu oni sese ni ojo keji nu awe ba wa gba awe dago kan mi fe soro pupo mama e ma boro yin bo
1: ati bible life nla won gbe waju mi
2: bible life
1: nla won gbe be bi o wa ta onike won gbe be won tu wa mu cup kan o to bi bayi won ta ja ice cream si won ta
2: ice
1: cream won ja ki no tin be complete gbogbo e ati chinchin o wa lori e ha mi le wo le le ti poju ah mi le je fun mi lowo ti kukuru o je nta aba ni mo ye ni kan je ni a je camera n ya mi gbogbo e gbogbo e wa lori TikTok abi mo je gbe 100,000 le mi
2: 100,000
1: wa ni pose ati olawale ki ma badu aran je si awon omo mi to wa n lo ibo ki ma badu aran je ti won won lo ni ba fun mi lowo
2: eni su omo yin si nbe lwebo
1: emi olomo n lo ibo emi ori ru olorun eyi ri o
2: àwọn ará abẹ ni wọ́n fi owó ọbẹ̀ ránṣẹ́
1: sí. Àwọn ọmọ ìran jẹ́ sí mi o.
2: Mọ̀mọ́ yìí mọ̀mọ́.
1: Ló bá ní màmá, àdúrà yìí ti gbà o, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúlọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúlọ̀ ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ó lóun wúlọ̀ ọ̀la lòun. Ẹ fàdúrà ránṣẹ́ sóhun náà kẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ló Ìbò. Àdúrà yìí ti gbà o, ẹ tẹra mọ́ ju àmì mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wà fún.
2: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Mo polówó fún gẹ̀yẹ́, ó nítorí ohun mọ́tò lòun wá kan gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ni ọlọ́run òjijì. Ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́ fowó ránṣẹ́
2: sí mi
1: o. 100,000 náà fún mi ìdá mẹ́wàá ẹ̀rì.
2: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ yìí ni.
2: Ẹ tún san ìdá mẹ́wàá ẹ rí bí san láti
1: ẹjọ́ yìí. Ìrí bí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
2: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán màmá ẹ ń fòyín 150. Kí wọ́n lọ fi kún ọjà wọn. Ẹ gbé owó yẹn lórí. Ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà. Yí ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ́ ẹ bá bára yín ẹ mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ń lọ ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtàn kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kíbi ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ̀ gbọ̀n bí owó. Ẹ̀sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ mọ̀mọ́ mo sá mọ̀ pé wọ́n níbí làwọn ti ń sáf. Yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibi wọn ti ń sáf. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí ń bí lónìí tí wọ́n ń sáf. Níbo lo ti ń sáf? Hallelujah. Department ibo lọ wà. I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sáf? Màmá níbi ilé mi ti ń sáf. Ojú òsì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà náà mọ̀mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń ta.
2: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
2: Liquid.
1: Àti àìsàn ni máa ń ṣe tà.
2: Ta ni máa ń bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
2: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
2: mi. Ẹ̀kọ́wọ́ yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
2: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà àbọ̀. Nice! Gbogbo yín lẹ gbọ́ testimony màmá yìí. Àwọn tí ọ̀gbọ́n wọn rí lórí TikTok. Bí mo ṣe gbé testimony yẹn tán, bẹ́ẹ̀ ni mo gba text message níwájú ẹni tí mò ń lọ jíyìn fún ní ọjọ́ ìdájọ́. Màmá, màmá ò níbi tẹ́ ẹ bá wà, ẹ lọ múra o, ẹ pàdé mi ní chọ́ọ̀chì láàárọ̀ yìí. Bàbá kan, brother kan, ẹni Ọlọ́run kan tó fẹ́ràn Ọlọ́run nínú ayé mi, ó kàn kọ lẹ́tà sí mi ni. Ó ní níbi tí màmá yẹn bá wà kí n pè jáde kí n tún fún ní 2,000,000 naira níwájú Kristi. Màmá, olóore mi tún ti dé o. Èyí ò tiẹ̀ wá gbégbọ̀ náà TikTok báyìí. Ó ní pásítọ̀ ẹ bá ń kó 2,000,000 naira fún ìyá yìí. So màmá orí rẹ tún ti sọre láàárọ̀ kùtùkùtù. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè nínú sáfíìsì lónìí ìsìn tòní wulẹ̀ tí ẹ yàtọ̀. Ẹ tún ti ní 2,000,000 naira ńlẹ̀ o. Ó